ẹṣun ẹka san gbogbo ẹyin ti ẹ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtẹ̀ní ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ bọ̀ ojúmọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tí a mọ̀ sí oṣù ogun ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ́ kí n pé ẹ kú déédéé wòyí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ni òjúlé ṣẹ wa ọmọ yín àbúrò yìí ta mọ̀ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa ti mọ̀ sí joshua tolly àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mélòó kan ìtumọ̀ láǹfààní láti fi tọ́ ní etí ní àsán ọjọ́ ìní ni àwọn wọ̀nyí jẹ́ ọdún gani tó ti ń ṣe bí ọjọ́ mẹ́ta tí ó gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè wa jọ a ó ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n rìnrìn àjò ta mọ̀ sí tourist àwọn náà wọ́n kópa nínú ayẹyẹ ọdún gani tí wọ́n ṣe àlàyé díẹ̀ lórí ohun tí wọ́n rí èyí tí ń ṣe àṣà lórí ká máa fa orí fún àwọn èèyàn ó tún tẹ̀síwájú ní ọdún gani lọ́hùn jẹ́ ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí inusa shabizimi tó jẹ́ ajẹ́lẹ̀ àtijọ́ tó jẹ́ aṣòfin ní àlífà kẹwàá táwa yìí wọ́n fàwọ́ fún ìgbésẹ̀ àbẹ̀wò ẹni àwọn jùlọ tí a mọ̀ sí wàdà yìí ní ìlú paraku èyí tí a fi kẹ́yìn àwọn ètò yìí lọ jẹ́ ètò ọjọ́ ìwọ̀lé tí àwọn ọmọ tó ti súnmọ́ ètò sí aláti fi tẹ̀síwájú nípa rẹ̀ wọ́n yìí ní àwọn ìlànà àwọn orin ìta fẹ́ lọ nípa rẹ̀ jẹ́ bá wa lọ ó ti yá o ọ̀dà mo kí n lẹ́kàn sí pé ẹ kú àsìkò yìí ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń gbé ọdún gani tó ti ń lọ bí ọjọ́ kẹta tí mo ti ń ṣe jẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn olórí tí wọ́n kópa nínú ọdún yìí gẹ́gẹ́ bí ẹni